0: fàyè ọpẹ́ padà yọ. Àwa ta sùn lálẹ́ àná, a tún jí lówùúrọ̀ yìí o. Ayé ọpẹ́ padà, ó padà, ayé ọpẹ́ tún padà yọ. Ní gbogbo ọ̀nà láti sọ pé ẹ ṣe, ohun tá a ní tá a mú wá tẹ́ bèrè náà ni ọpẹ́ o. Ó bá wá kéré bí àkísà tó kéré bí ọmọ náà ọgún. Olúwẹ̀jẹ́ kò ṣe ìtẹ́wọ́gbà níwájú yín. Amore amore a kìí ṣe abara amore jẹ. Amore òwúrọ̀ kùtùkùtù, amore ìyálẹ̀ta, amore ọ̀sán gọrin gọrin, amore ọwọ́ ọ̀rọ̀lẹ́, amore ọwọ́ alẹ́, amọ̀tọ̀gọ̀jọ́ aká gbogbo ọwọ́ wa àtẹsẹ̀ aká àpapọ̀ aba búrúbúrú síwájú yín. A sọ wípé ẹ ṣe o, tayé ọpẹ́ tún padà yọ. Ọjọ́ tuntun lè ní ọjọ́ tanná yanran yanran yanran yanran kákó. Bó tiẹ̀ ṣe pé àsìkò tá a wà yìí àsìkò òjò ni. Ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù keje ọdún 2026 náà lè ní. Ẹ ṣe ẹ jẹ́ káyọ̀ pé ó tún yọ fún wa. Àwọn ohun tá a lérò kó lè ṣe tó padà ṣe, àwọn ohun tá a lérò kó lè wá tó padà wá, ohun tá a ti fojú wò fúnrara wa gan tí kì í ti ẹ̀ ṣe pánìkan ló ń gàn wá táwa fúnrara wa sọ fúnra wa pé I doubt it. Ṣùgbọ́n tẹ̀yìn ọlọ́run tún jẹ́ kó ṣeé ṣe, a tún sọ pé ẹ ṣe. Ẹ ṣe o, ọba tó ni gbogbo ọpẹ́ tó ni gbogbo ògo, ẹgbà ọpẹ́ kẹgbà ẹ̀yìn. Ojúmọ̀ rẹ ojúmọ̀ ayọ̀ ló mọ̀ wá lẹ́ni lórúkọ àwọn ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò tá a wà yìí pàápàá ìyá wa ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò Nàìjíríà ẹ̀ka tìpínlẹ̀ Èkó. A kí gbogbo ẹ̀yìn olólùfẹ́ olùtẹ́tí sí wa wípé a kú ojúmọ̀ rẹ o, ojúmọ̀ tó mọ̀ wá lẹ́ni ojúmọ̀ ayọ̀ náà ni yóò jẹ́ fún wa. Ọyẹ̀ tó là lẹ́ni ọyẹ̀ ìdùnnú ni yóò jẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa. Àní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejì ọdún 2026 ọjọ́ tí ó múre wá fún gbogbo wa ni o. Àmì bẹ́ẹ̀ lákíwa lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ Radio 1 ọ̀gbẹ́ni Abiola Peters wípé a kú ojúmọ́ rẹ tó mọ̀ wá lẹ́ni. Ọ̀rọ̀ gbogbo wa á dayọ̀, ọ̀rọ̀ wa á já sọpẹ́, àwa náà ó gbégbá ọpẹ́, tèmi á dára, tíyín á dára. Ọ̀rọ̀ gbogbo wa ni ó padà lóyin, ni ó padà ládùn látọwọ́ ọba mi òkè wá. Ẹ káàárọ̀ mà, ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́.
1: Ẹ̀bìyìnlẹ̀ kárí. Aláwo máa sẹ́lẹ̀ àlá máa bí sọ́láàtì alẹ́ ìyọ̀rẹ̀ hàmúlẹ̀ kí bárú wà ṣe gá. Allahumma salli ala ma bi salati alayhi yunalu manazilu al-abirari.
2: Sallallahu alayhi wa sallam.
1: Allahumma salli ala ma bi salati alayhi natana'amu fi hadhihi ad-dari wa fi tilka ad-dari.
2: Sallallahu alayhi wa sallam.
1: Fa'alayhi ya Rabbi salli salatan

0: ọpẹ ni fun ọlọrun elédùmarè ọba to n gbọ ti wa ọba to n ṣe ti wa ọba to n kẹ wa ọba to n fi ohun to dara dara to fi n ṣikẹ wa ni gbogbo ìgbà ọba to n ṣere fọtun fosi ti ṣe fagba to n ṣe fewe ti ko si dite nikan lọwọ a ṣeba a sọ wipe e ṣe o aki yin wipe e ṣe fun ore nlanla eyi te n fi ojojumọ dabira ayọ ninu aye enikankan wa awa ta tun wa nbere ta tun wa nfe nkan ayo tun se fun wa lakotun loni ojo kokan din logbo ninu osu keje odun 2026 ire waju ire otun ire osi ire eyin ire oke alumoni inu ile to ja ire ko se ko nde emi ade tohun folashade oluwole e ka aro ma e ka aro sa ati gbogbo eyin ololufe won ni ara mi ni mo se fun be ni ta ba badebu so temi dire ba ti ma pe niyan temi dire temi dire temi dire e pe todo ti yin na mora yin
1: o na le le so pe ami ase ti gbogbo adura yen pa ti gbogbo wa teyin ololufe le se wa na ni olohun yo ti gbogbo ere yen fun akojumo e ka bo ti le se radio 113.5 fm lori eto ije ti gbo ta ti ma mu awon iroyin lokun ojo kan wa se ti gbo yen akojumo atuko ojumo tumo wa laaro to da ku afefe eleyi to nfe ko ni gbodi lara wa olase alawura bi gbogbo ohun ta fe ta nbere fun to je edu okan wa olohun yo file wa lowo ohun lo wa to ma nse kodun ko po ko pe gbogbo le tolo ma se yo dun yo po yo pe yo si ba wa kale lase alawura bi e mu wa do episode radio yi ta ba se tan a wa mu nbe e ba wa be kan
0: okay
1: pauzia sala ko son le ko te da ko ojumo atuko rire te nitori rire ni pe atuji alanu agbese o se gbe gbogbo ọ̀pọ̀ níṣọ́ta àbáwà kà sí àmà dúpẹ́ fọ́lọ́hun pé ó sì fún wa ní ẹ̀mí sílẹ̀ láti mọ̀ sí ẹ kójúmọ́ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí.
0: a kì í ríre kábínú èèyàn kan ò ní ríre kópò ṣé ìwé ìròyìn leadership ó ń bẹ ń wájú wa láàárọ̀ ọ̀tún.
1: ìwé ìròyìn vangard náà gbẹ̀yìn.
0: ìwé ìròyìn the nation àjọ wọ́de ni ìwé ìròyìn nigerian tribune àjọ wà bí bẹ́ẹ̀ ni ìwé ìròyìn punch lòun ṣe gbé igbe impunṣi ara ẹ jáde.
1: ìwé ìròyìn daily post náà kò gbẹ̀yìn wọn náà wádìí lónìí.
0: ó dá ǹjẹ́ ẹ ti gbọ́ wípé ààrẹ bọ́lá ahmed tinubu ni wọ́n ń sọ̀rọ̀ pé àbọ̀ á ti wá dákẹ́ ẹrú ẹ̀ rárá o wọ́n bínú wọ́n kọ̀yìn sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ kaduna ìpani nípakúpa tó wáyé mbẹ̀ bó ti ẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ò dùn mọ́ni nínú torí wípé kì í ṣe ohun tó dùn láti jáde nínú gbọ́rọ̀ ẹnu àmọ́ ọ̀rọ̀ tó bá ti bọ́ sínú ìwé ìròyìn ó sì dé egun tó jáde táì pé láì wò ó mọ̀ o wọ́n ní kì í ṣe ohun tó dáa kò sì dùn mọ́ àwọn nínú ojú ewé keje nínú ìwé ìròyìn leadership ni lídà gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ti sọ̀rọ̀.
1: ǹjẹ́ ẹ ti gbá
0: pékinì
1: wọ́n ní láàárọ̀ tòní ààrẹ bọ́lá ahmed tinubu wọn náà ti yọ bíi jìgá àwọn nǹkan tó jẹ́ kó ń gbégi dínà láti dirí pé wọ́n ń kówó lé ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè wọ́n níjọba àpapọ̀ wọ́n ti yọ gbogbo igi tó ń dédìnà wọ́n ti yọ gbogbo ẹ̀ kúrò ní wàrà wẹ́rẹ́wẹ́rẹ́ àṣetà owó tó ń kó sórí ẹ̀kọ́ yóò tún máa ṣiṣẹ́ bó ti tọ́ àti bó ṣe yẹ.
0: ǹjẹ́ ẹ ti gbọ́ pé àṣẹyìnwá àṣẹyìnbọ̀ bá a ti fẹ́ kó rí iná lórí o ẹ̀mí làwọn oníyọ̀ sí nínú ìwé ìròyìn leadership tó jáde láàárọ̀ tòní ni o ni wọ́n ní adeleke atiku wọ́n pàtẹ́wọ́ happy court you are doing well lórí pé wọ́n ní ẹgbẹ́ òṣèlú adc ó ti kúrò lọ́mọ àná ẹjọ́ orúkọ wọn wà nínú àwọn àjọ àwọn orúkọ táwọn èèyàn ó dìbò fún kó wà nínú ìwé ballot paper kó wà nínú.
1: ǹjẹ́ ẹ ti gbọ́
0: pékinì
1: gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ inú wọn báyìí ń dùn torí pé wọ́n tẹ́wọ́ gba ọkọ̀ bàálù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó jẹ́ pé wọ́n ò fi tún ṣe ètò ààbò lórí ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n tẹ́wọ́ gbà lánàá òde láti rí dájú pé ètò ààbò ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ni kò mẹ́hẹ.
0: ǹjẹ́ ẹ ti gbọ́ bó bá jẹ́ ìpínlẹ̀ ọ̀yọ́ ló lọ lórí ọ̀rọ̀ pápákọ̀ òfurufú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà náà ti yàwó 46 billion naira wọ́n ti yà á kalẹ̀ fún Kano Airport Second Runway Construction.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ wọ́n ní àwọn ajínigbé tún ti gbùnà yá báyìí nígbà tí wọ́n jí àwọn tó jẹ́ òṣìṣẹ́ àjọ INEC gbé ní ìpínlẹ̀ Anambra. Lára àwọn tó tún jí gbé náà ni pé wọ́n ní oníṣòwò parakòrí oníṣòwò kan náà wà lára àwọn tó jẹ́ pé wọ́n jí gbé lánàá òde yìí.
0: ọlọ́run kó máa ṣọ́ wa láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ gbogbo ibi tá a bá wà o àwọn ilé ló máa ń dàwó lulẹ̀ àwọn ilé máa ń dàwó lulẹ̀ nípínlẹ̀ ogun be to je pe eyan ti o ba wo sign post dada a ma ro pe ipinle Eko ni ojodun niyan ojodun bega ni won so pe ile kan ma ti da wo lule emi awon eniyan ah awon to ri koyo won wa wo bayi sorin ope la ko ni aborin a pade lojo mi ojo re won wa wo bayi oba mi oke ko tu awon odile ohun ninu obe na ni ko je ki alaafia o tu awon ti won be laye ti won ri ko jade nbe baba ti wa ngbele to nsoko bi landlord wa o ba kia let's care for ourselves tori wi pe awa la wa onile lo onile bi joba ba ti e wa pada wa gbale eje temi teyin oni je
1: itu ami ase ti joba
0: firi le gba lowo eni
1: nje ti gba na ro ile na nibi ti ipinle Eko won ni bayi bayi won ti ba won lenu loro awon ti won mo nipa eto ikole won ti

0: níbẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ tí ọ̀gágun ọ̀hún tí wọ́n ti ń gbìyànjú akọni tó bá ti dẹnu iṣẹ́ báyìí yóò ṣó akọni nù.
1: Yóò ṣó.
0: Bẹ́ẹ̀ni yóò ṣó ọ̀pá akọni lòun tí wọ́n ti ń gbìyànjú pé kóun dóòlà ẹ̀mí àwọn ẹbí ọ̀hún kóun ti máa yẹ káwọn ẹnìkan rí àwọn jígbe níbẹ̀ ni òun náà ti gbìyànjú láti ri pé wọn bàbá náà kò rí àwọn mú ká má ṣàfọrọgùn wọn ní àwọn ajínigbé wọn ṣe wọn yìnbọn wọn ṣe kú pa bàbá náà ní báyìí ṣùgbọ́n wọn nígbà àwọn iléeṣẹ́ ológun àtàwọn ẹlẹ́ṣọ́ àbò tó kù wọn ti wọnú ọ̀rọ̀ náà báyìí tí wọ́n ti rí pé àwọn tó ṣiṣẹ́ yìí wọn ò gbìyànjú láti rí pé wọ́n mú wọn tí wọ́n bá sì mú wọn wọn ò fojú wọn jẹ́ òfin torí pé iṣẹ́ ìjínigbé àbí ìpànìyàn lọ́nà àìtọ́ kò ń ṣe ohun tí orílẹ̀-èdè yìí tó fi ń ṣeré rárá a ò fojú rere wo nítorí náà àwọn tá ẹ ṣe ẹ má rò pé ẹ sá lọ iṣẹ́ ìjìyà ń bọ̀ torí pé ìgbésẹ̀ ti wà báyìí tí wọ́n gbé ìgbésẹ̀ láti rí pé wọ́n mú yín tí wọ́n sì mú yín ìyà tó tọ́ ni wọn yóò fi jẹ́ inú bẹ̀rẹ̀ yín the punch wọ́n ti ṣe láàárọ̀ tò ní.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ àjọṣe ni ò bẹ́ẹ̀ bá ń gbọ́ pé kájọṣe ewé dàgbà kájọṣe o ẹja sowọ́pọ̀ ká tún nàìjíríà ṣe kí rere nàìjíríà ó lè ṣojú wa kí ló dé sọjí adé tó ó ti gbàgbé orin ètò wa gbà nìyí. Iléeṣẹ́ rédíò 101.3.5 FM bàbá ń bẹ láyé ẹja kíra wa ká má sì gbàgbé àwọn tí ò sí láyé tí wọ́n ti ṣe gudugudu méje bíi orin ògo orílẹ̀-èdè nàìjíríà yìí ń gbà kan wípé ìgbìyànjú àwọn olórí akọni wa nígbà ni kó má ba àjà sásan 0704-700-3341 ẹ̀yin akọni wa lọ́wọ́lọ́wọ́ yìí agbóríyìn fún yín o ẹ ṣe dáadáa ẹ fàkọyọ ẹ wẹ àwẹ̀já tọ́lọ́kọ̀ ọ̀wẹ̀mí ǹjẹ́ ẹ ti gbọ́ iléeṣẹ́ rédíò 101.3.5 FM ló ṣì ń tẹ̀ ẹ síwájú 0704-700-3341.
0: Ẹ̀lọ́ ẹ kọ́ ojú mọ́ sá o.
2: Ó
0: gbére sá o.
2: Akukun ni ji pe la paji ta ko
0: ni ni ni
2: ni ni ni ni ni ni
0: ni
2: ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni
1: ni ni ni Mahmoud Eyano Paja la ro wi ki la wo moto la fe wa o.
2: Hmm.
1: Ah. Ele si le li bi. Eba. Hello.
2: Ekaaro
1: sa oruko yin bi te tin pe wa anbo yin sa ah e se bi eni ti yawo esun se gbe moju baba e fun wa nu ye ja gbo vibes to da e change vibes
2: lori oro won this morning ehn o no atayo o ti jo ba pa te ti ba wo no atayo
1: okay
2: o ti lo ka o ga ru mo le ba
1: o ba ni lokan je
2: ah o ko da o
1: o ba ni lokan je o ba ni lokan
2: olorun daabo
1: ami e se pupo olorun ko saanu wa lorile de nigeria amo kankan bayi nla yo se leku hello o gbere e ka ro sa an gbo yin sa e ba wa dasi Anju won o se wi lejo. Se fun wa lowe ni abe pari owe fun wa. Awa o ni ke pa owe fun wa. Awa ni ke da si ke so fun wa pe awon nkan bayi leyin fi se igba ewe dodo ti yin. Nigba si mi. Eh ke de wa mu owe. Ka fun yin. Nje baba center nje inu awon omo ti yin abo mo omo yin ikankan wa ninu won to je pe ipase teyin to ngba yen boya pe awa kose kini kan ni o ise o yawo na wa lo wo o de pe wa hello e ka ro sa
2: e je ki tan fun we ko bo ni ma ko jo lati gba
1: ogbeni john lati gba number.
2: Number 3.
1: Aki, pin ogun alaye.
2: Good.
1: E se pupo ogbeni John lati ogba. Awon lo ti won nigba akoko. O pe won. Mo wa fi awon mo oda eleyi lo tun wa nta eleyi ni keyin na lo se. Hello. E ka ro sir.
2: E ka ro ku ni ba se.
1: Ami o ateyin na.
2: Ami ko ko se ni general ambassador of Africa lo ko lati odu ku yo.
1: Amba yin bo. Ambassador General. You like you. Book Patiti. Book, Oh, yeah. Book Patiti, I want to just in Loko or Burai Rai. No, you couldn't
2: hear.
1: I'm not saying, you know. 0704-700-3341. 0704-700-3341. Hello. Emma Carosa.
2: Thank
1: you.
2: I'm going to go to the house.
1: Eka Rosa.
2: Eka Roma.
1: Yes, sir. Alafia ni eyin na nko sir.
2: Adupe fọlọ o mi lo sọ lati muse.
1: An gbo yin.
2: Eh odo awon to je epo ohun ti jade Osigbade University o so de ti mari.
1: Okay, good.
2: Gbogbo time ti o lo school e o ko se

Ọlọ́run ọba náà ni aláṣẹ láyé aláṣẹ lọ́run. Ọlọ́run bàbá kí n pé ikú iṣẹ́ o. Ẹkú iṣẹ́ ìkẹta Ọlọ́run ọba ikú iṣẹ́ àná Ọlọ́run ọba ikú iṣẹ́ òní Ọlọ́run ọba ikú iṣẹ́ ọ̀la Ọlọ́run ọba ikú iṣẹ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ Ọlọ́run ọba ikú iṣẹ́ oṣù tó ń bọ̀ Ọlọ́run ọba ikú iṣẹ́ ọ̀sẹ̀. Ta tún máa mú lẹ́yìn ta tún máa mú ọ̀sẹ̀ ta tún máa mú lẹ́yìn ọdún ta tún máa mú lẹ́yìn December ọdún 2026 Ọlọ́run ọba kí n pé ikú iṣẹ́ aláṣẹ láyé. Aláṣẹ Ọlọ́run Elédùmarè ọba tó fún wa lórí ọ̀fẹ́ àti tún pàdé lórí ètò onímọ́tò. Lórí ìkànnì Radio 113.5 lónìí tó jẹ ọjọ́ rúgbó Wednesday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù keje. Ẹgbẹ́ ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n ẹ máa kú ìyálẹ̀ ta ní gbogbo tẹ́ bá ti lórí ọ̀fẹ́ àti àǹfààní àti máa bá mi pàdé láàárọ̀ ọjọ́ rúgbó Wednesday ètò ní akọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa la ti ṣàkíyèsí pé ilẹ̀ ti gbàlejò wọn bá omi lóòótọ́ òjò wẹ́rẹ́wẹ́ ni tó dàbí ìgbà tó yẹ pé ó fẹ́ máa dín lọ́wọ́ díẹ̀díẹ̀ àmọ́ mo lè fi wá lọ́kàn balẹ̀ pé ká má mi kàn rárá má mi kàn sí mò ń sọ̀rọ̀ túmọ̀ sí pé mo fẹ́ gbọ́ wọn Ọlọ́run ọba mi sọ̀rọ̀ pé kò ní sójú Ọlọ́run ọba mi nìkan lónìí dédé mo mọ̀ gbìyànjú àti rọ̀ wá ní pé gbogbo ibi tí ilẹ̀ bá ti tutù tí ẹ mọ̀ pé ilẹ̀ ti gbàlejò wọn ọba omi yẹn ẹ má jẹ́ àsáré àsàpájú ká dé eré wa pò ó ṣe pàtàkì àníróògùn ìjàmbá nǹkan tó bà mí lọ́kàn jẹ́ kí n tó wọlé agbára lónìí ni pé mo tún padà gbọ́ pé ìjàmbá kan padà ṣẹlẹ̀ lórí afárá Kára ní ojúnà márosẹ̀ Lagos Ìbàdàn express road láàárọ̀ yìí tó súnmọ́ sí pé ká ní wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ àtúnṣe ńbẹ̀ láti àná ni bóyá irú ìṣẹ̀lẹ̀ yóò bá má ṣẹlẹ̀ ó jẹ́ ohun tó ń kan wá lóminú èyí ṣe tí wọ́n wọ́gi lé iṣẹ́ àtúnṣe tí wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ láti àná àti ẹ̀rẹ́ ní ṣàlàyé fún wa pé nǹkan báyìí ló ṣokùnfà ohun tó jẹ́ kí wọ́n wọ́gi lé iṣẹ́ àtúnṣe ti Kára lánàá ó dáa Ọlọ́run ọba yóò ṣàánú gbogbo wa lágbára Ọlọ́run lẹ́ẹ̀kan sí ẹ kú dédé àsìkò yìí pé ẹ jẹ́ kí wa lẹ́ẹ̀kan sí pé a kú ìyálẹ̀ ta ní gbogbo tá a bá ti lórí ọ̀fẹ́ àti àǹfààní àti máa gbọ́ra wa ọmọ yẹn adé olúwa adéfọlárin okùn adé mr pilot ìjọba worldwide náà ló ń kí káàbọ̀ sórí ètò wa ètò yín onímọ́tò lórí ìkànnì rédíò 113.5 lónìí ọjọ́rùú wednesday ó ti ń ṣẹlẹ̀ láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà wa ẹ̀yẹ́ ká fi tó wa létí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní kíákíá láàrin ìṣẹ́jú méjì mẹ́ta kí tó wá sí ojú agùnkẹ́ iná láǹfààní àti pè mí òun tẹ́ bá wà tẹ mọ̀ pé ó nílò àkíyèsí òun tẹ́ bá wà ó nílò àmójútó bí àpẹẹrẹ inú mi ò dùn ó kàn jẹ́ pé kò sẹ́ni tí ń mọ̀ sí ni àwọn agolo ilẹ̀ tí wọ́n gbé sí oṣù dìkìrẹ́ tutù dìkìrẹ́ dàpọ̀ àwọn bó lágolo yẹn wà wọ́n ní wọ́n ti parí iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe lóluṣoṣù wọ́n yẹ ti ṣetán àti máa kó àwọn ẹ̀gbin yẹn àwọn bí táwọn agolo ilẹ̀ wà tó jẹ́ pé ilẹ̀ ti gba ojú pópó wa kan bí àpẹẹrẹ oṣòdì bí àpẹẹrẹ ọjà ojúwò yìí ni mo ṣe bí àpẹẹrẹ oṣòdì lọ́tún lọ́sì ó wà ń Bọ́ládé ó wà ń Brown Bọ́ládé níwájú àrẹ́nà láti máa bọ̀ lọ́nà Ládípọ̀ ọ̀dọ̀ wa ń bè ó sì wà lẹ́gbẹ́ kejì láti máa mórílé abẹ́ afárá oṣòdì nígbà tá a lọ sí ọ̀nà olùpèsè àbá lọ sọ́nà ọ̀múṣe tó jẹ́ pé nínú ọ̀nà tí ò tó tí ò fẹ̀ tó tẹ́lẹ̀ agolo ilẹ̀ tí wọ́n gbé síbẹ̀ ó gbà ilẹ̀ tí wọ́n tó ẹ̀gbin wọ́n wá dà sí wọ́n wá dà á kún ó tún wá mú ìpele nǹkan nínú ọ̀nà yẹn ó wá sọ ọ̀nà onípele mẹ́ta ó sọ di ẹyọ kan ṣoṣo fún wa ẹ̀gbin ilẹ̀ ohun méjì ń bẹ̀ àwọn ibi tá a rí nù o àwọn ibi tá a rí nǹkan ti ànàpájà náà wà ń bẹ̀ o ti ànàpájà náà níbi ẹ̀gbin afárá tá a bá fẹ́ẹ́ fẹsẹ̀ rìn já síbi ojú pópó náà márosẹ̀ Lagos Ìbàdàn Lagos Abẹ́òkúta express road fẹ́nikẹ́ni tó bá ń bọ̀ láti roundabout ìyẹn náà wà ń bẹ̀ ó kàn sí mọ níwọ̀n ni ó dà ẹ jẹ́ kí n fi tó wa létí bákan náà láàárọ̀ yìí pé àwọn ibi tí súnmọ́ ìbàkẹ́rọ kan ti jẹyọ àwọn ibi tí ọ̀nà ti wà lálàáfíà gbogbo ẹ̀ ní kí n sáré fi tó wa létí ní àwọn àkọsílẹ̀ wa kó tó wa pé mo ṣe ojú ago fún wa láti sọ̀rọ̀ bákan náà ni kí n fi jẹ́kẹ̀ mọ̀ pé iná máa lé orí ọ̀fẹ́ àti àǹfààní láti bá mi sọ̀rọ̀ o kí ẹ ló ṣẹlẹ̀ ní ìkòròdú agri BRT mo fẹ́ kí ẹ fọkànbalẹ̀ ní ìkòròdú ohun tó ṣẹlẹ̀ mẹ́ẹ̀ ẹ máa ní orí ọ̀fẹ́ àti gbọ́mi láìpẹ́ láì jìnà èyí tí èmi fẹ́ sáré mú wá sí etí ìgbọ́yín ó ṣe pàtàkì kí n sáré ṣàlàyé gbogbo ẹ̀ fún yín ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì kí n bẹ̀rẹ̀ láti ẹgbẹ́ ẹnikẹ́ni tó bá ń bọ̀ láti ọ̀nà iṣẹ́ fún láàárọ̀ yìí ní ọ̀nà ayọ̀bọ ni mò ń sọ yẹn padà wá sí badec wá sí ọ̀nà mègídà sí ayọ̀bọ rádàbà gbogbo mẹ́rin ni wọ́n ló dá bá a ṣe ń bára wa sọ̀rọ̀ yìí òrìṣà tó wà létí pé gbogbo mègídà wá sí amúlé olúwaga wá sí ilé ìjọsìn dípà ní ayọ̀bọ gbogbo bẹ̀rẹ̀ ló lálàáfíà láàárọ̀ yìí church rádàbà ti pàjà fẹnikẹ́ni tó bá ń bọ̀ ní ọ̀nà command máa láǹfààní àti ìrìn àjọ ẹbí tó àti bó ti jẹ láti church rádàbà tó yẹn fẹnikẹ́ni tó bá ń bọ̀ ní pnt àbò ń lọ sí gate jákọ̀dé gate ìyẹn gate ti pàjà máa láǹfààní ó kọ́ ìpè máa tẹ̀jánu kẹ́ tó ní gate o máa tẹ̀jánu bá tó wá kúrò mẹ́tàn dandan ni ẹ tẹ̀jánu kan yín ní mọ́ṣáláṣí ní bá a ṣe ń bára wa sọ̀rọ̀ yìí bí àárín yẹn ṣe rí nìyẹn mo kúrò lápá bẹ́ẹ̀ jẹ́ kí sáré mu láti ọ̀nà ìyànàbà ní kíákíá ẹnikẹ́ni tó bá bọ̀ láti abúlé àdó ní wá sí abẹ́ afárá vox àfọlábí sí ìyànàbà láàárọ̀ yìí
gbogbo bẹ̀yẹn ni ìrìn àjò kò yẹ dára ìyanọba wá sí gbogbo ìgọdò láàárọ kò sí wàhálà ńbẹ rárá àmọ ìyanọba wá sí gọdò ó jágede lásùgè ìyanọba wá sí gọdò ìrìn àjò ẹ dára títí ẹ fi dé ìgọdò àmọ káyẹ tó dé gọdò ẹ máa ti jánu ọkọ yín kẹ tó dé gé gọdò ẹ máa tẹ ìjánu ọkọ yín bí ibà oríta ibà ẹ máa ti jánu ọkọ yín bí àárín ẹ ṣe rí nìyẹn o bí ẹni pé máa wá ọlọpàá fún yín tẹ bá kú ní gọdò ní sọ ìbàkẹrẹ ọkọ gọdò gan fẹẹ tẹ ń bọ lọnà ìṣẹrí ládàbà o tẹ bá dé ìṣẹrí ẹ máa ti jánu ọkọ ó wà gbogbo àbí mú mẹnu bàyí láàrin ìṣẹjú méjì mẹta ni ẹ kàn súnkẹrẹ fàkẹrẹ ọkọ ní òní ni o bí ìṣẹjú méjì mẹta ẹ ti bọnú ẹ tó bá pẹ jáfáfá láàwọ akọ àwọn tẹ bá jáfáfá ó ṣe kán ṣe kí ni wọn dé yín mọgò kọ sí àyín mẹrẹ tẹ bá lọ gọra yín láàrin ẹ èyí tó wá jẹ tó fẹ ìnira jù tẹ lo bí ìṣẹjú mẹwàá sí ìṣẹjú mẹẹẹdógún bẹẹ òun ni tẹ máa kàn lé bẹdà ẹ má ṣe mí gbọ o ẹ máa kàn àwọn kọ pọ ńbẹ ni tó fẹ jáde láti ọ̀nà akúnjọ wá sí àti máa lọ sí ìṣẹrí àwọn tó wà láti ṣẹrí orí.

gẹ́rẹ́gẹ́ ní aago mẹ́sàn-án àṣálẹ́ lù. Ẹ kalẹ̀, a kò ṣe òní. Ìròyìn àṣálẹ́ ló ń dé sétí gbọ́yìn láti kàn ní rédíò 1103.5 FM. Ìròyìn láti ẹnu àdúrà mọ́mi balógun. Ó ṣeéṣe kí àwọn awakọ̀ àjàgbé ńlá máa ṣe àyẹ̀wò ara wọn láti mọ̀ bóyá oògùn olóró wà lára wọn. Àyẹ̀wò ọ̀hún ni wọ́n dábàá rẹ̀ pé yóò máa wáyé lóṣù mẹ́fà. Èyí wáyé látàrí àbádòfin kan eléyìí tó wà níwájú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀-èdè yìí lọ́nà àti mú àdínkù bá ìjàmbá ọkọ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn ọkọ̀ àjàgbé lójúnà wa jákèjádò orílẹ̀-èdè yìí. Ọ̀gbẹ́ni Uzokwe Peter ló ṣiṣọ́ lójú àbádòfin yìí níbi ìjókòó ilé lónìí tó sì ń fìdí ẹ̀ múlẹ̀ pé oògùn olóró ní mímu àti lílò ló ń ṣokùnfà ìjàmbá ọkọ̀ ojú pópó eléyìí tó yẹ fún àgbéyẹ̀wò tó múnádóko fún ààbò gbogbo ọmọ Nàìjíríà lójú pópó wa. Àjọ elétò òdìbò orílẹ̀-èdè yìí ti fìdí ẹ̀ múlẹ̀ pé ìfẹsẹ̀múlẹ̀ ètò òṣèlú àwa ara wa síwájú sí i ló jẹ àjọ náà lógún. Igbákejì ọ̀gá àgbà àjọ ọ̀hún lẹ́ka ìlanilọ́yẹ̀ abilékọ Magdalene Aku ló yànnà náà ọ̀rọ̀ yìí níbi ìpàdé àwọn oníròyìn tó wáyé nílùú Àbújá. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé náà tí wọ́n pe àkòrí rẹ̀ ní ọ̀nà láti jẹ́ kí ìbò àwọn olùdìbò nítumọ̀ lọ́dún 2027 iṣẹ́ àjọ elétò òdìbò ni. Aku ní gbogbo ètò pátápátá ló ti tò láti rí dájú pé èròǹgbà àti àfojúsùn àwọn olùdìbò wá sì múṣẹ nínú ètò òdìbò gbogbogbò eléyìí tó ń bọ̀ lọ́nà. Ìròyìn àṣálẹ́ kò ní ju ṣókí báyìí lọ láti kàn ní rédíò 1103.5 FM. Àárọ̀ la ní kẹ́ pàdé wa nígbà tí a ó mọ̀ àwọn ìròyìn lọ́lọ́kanòjọ̀kan wa fún yín pàápàá jùlọ lórí ètò wa ǹjẹ́ ti gbọ́. Ẹ mọ́ gbé kó àwọn ètò wa lọ́lọ́kanòjọ̀kan tẹ̀ síwájú. Àdúrà mọ́ mi ọmọ balógun ń lo kọ́ mi. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń tẹ́tí gbọ́ wa.

nínú àwọn àfa àgbàta gbọ́rọ̀ wọn níṣẹ́ adam ìlórí ọlọ́mbà kẹwọn èmi gbọ́nú wáàzì wọn pé kanú àwọn sàábí ànábì ǹjẹ́ sẹ́dínà tálátù kan ni tí n bá ṣe mistake ní jọ́nà àtàǹṣe wáàzì pé ọmọ ọdún mọ́kànlá ló wà ló fi bí àkọ́bí ọmọ ẹ̀ ọmọ ọdún mọ́kànlá lẹ́yìn wá àgbà náà sẹ́dínà alì kẹrìmọ̀ lọ́hùn ọjà àhù ọmọ ọdún mẹ́wàá ló wà níjọ́ tá ànábì ṣe hijra òun ló wà lórí bẹ́ẹ̀dì tá ànábì fílẹ̀ tó jáde ó sì bí ọmọ méjì lójú ànábìwá muhammad sallallahu alayhi wa sallam òun náà ni sẹ́dínà hasan àti sẹ́dínà hussein ọmọ ọdún mélòó ni sẹ́dínà hasan wà ọmọ ọdún mélòó ni sẹ́dínà hussein wà kánábì tó kú láyé ìbéèrè mi ni ọmọ ọdún mélòó ni sẹ́dínà alì wà tó fi fẹ́ náà na fatima ọmọ ànábìwá muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn wá àgbà náà ọmọ ọdún mélòó ni ìyàwó rẹ̀ náà na fatima wà tàbí so igi ẹ̀ fún sẹ́dínà alì torí gbogbo aláàmà yìí pé lọ́jọ́ orí sẹ́dínà alì ó ju sẹ́dínà fatima lọ tí ọjọ́ orí nàánà aisha lọ́mọ ọdún mẹ́sàn-án láti so igi ẹ̀fà nàbí ń fọ yín lórí ń dà yín láàmú ó dá confusion lẹ̀ sínú ayé yín èmi ń béèrè sàábí ànábì tó bímọ lọ́mọ ọdún mọ́kànlá ni sóòótọ́ ni àbí rọ́ làwọn àfa wa pa fún wa lẹ́yìn wá àgbà náà láyé ìgbà tá ànábì ń bẹ láyé ọmọ ọdún mélòó lèèyàn ti ń ní làákàyè ọmọ ọdún mélòó lèèyàn ti ń dàgbà ẹja fásikò ànábì ilẹ̀ àwọn àyà tiwa àti bàbá wa ọmọ ọdún mélòó ni wọ́n fẹ́ra wọn níwọ̀n àbábọ́jọ́ orí wa ti kẹ́rin mọ́ àgbọ́tàn ńgbà táwọn àyà wa bẹ̀rẹ̀ nǹkan oṣù wọn sọ fún wa ọjọ́ orí tán wà ńgbà tán fi wọ́n fẹ́ ọkọ wọ́n sọ fún wa kò sí nǹkan tí màá mú yàn ṣe èrè tí màá mú yàn wíwìkúwì tó bá ti dọ̀rọ̀ ọlọ́run àbọ̀rọ̀ ànábì àbọ̀rọ̀ àwọn sàábí ànábì òun náà ni kéèyàn máa fira rẹ̀ wé wọn kéèyàn máa fira rẹ̀ wé wọn n tí màá mú yàn ṣe èrè nìyẹn kọ́ máa wò ó pé bá ṣe bí wọn nì na bí wọn náà bá ṣe lò ṣẹ̀mí níwọ náà lò bá ṣe jẹ́ níwọ náà jẹ́ n tí màá mú yàn ṣe èrè tí sì máa mú yàn sọ̀sọ̀kúsọ̀ wùwàkúwà òun nìyẹn tó bá délé bá ń ṣe ẹsifẹ́rẹ́mẹ́ǹtì yìí lọ wá pákó àti páálí kó wá dà mí lẹ̀ kó sọ méjèèjì sínú ẹ̀ kó fílẹ̀ dọ̀la tó bá di lọ́la lọ́yọ méjèèjì kó wò ó dáadáa wàá rí pé kan jù kan lọ ọjọ́ orí nàánà aisha ẹ mẹ́jọ ojú ọyìn lójú pẹ̀lú ní tí ọlọ́run ọba dá sí ilá àti bó ṣe ṣayé rẹ̀ wọ́n wá wò ó pé ó kéré sẹ́ni tí ń lọ ilé ọkọ sẹ́yìn lẹ dá ní àbọ́lọ́hún ẹ ronú sí dáadáa ẹ padà sílé ẹ lọ wo tíráwò ẹ sì wá mímọ̀ gbogbo.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dákan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là sátọ̀. Tódò bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wá jẹ́ ti pé tó tàbá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé-iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dádé rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé-iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan si, jẹ́ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé. Ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkèlè.
1: Bàbá Òṣùlá ti àti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wo clear.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ní bàbá Òṣùlá léwu àti gbò fún tó fi lè kojú ẹ̀.
0: Wọ́n sì jẹ́ gẹlẹ́lẹ̀ ṣègbọ́n. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin yìí àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Bíi kójú kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́, bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ póun ó lu ìgbésí ayé òun tó kù nu. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ bìkan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀, bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ ní, tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó, ẹ̀yin máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní ilé-iṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò máa fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tí ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ máa dàbí pé ó ti ń sú wa. Ẹ ò tí ì lọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n bá mi fi rán. ti idodo eni to moju le ja re ni o anise mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba ai solution gbogbo won lori gbala aridaju le yi je o e bo si jenu e je ndeka polowo ojana mo nbo o
3: àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wá wa ń bá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣeé ṣe kó o ti nọ́gbàrá nọ́gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ má bọ̀ lọ́dọ̀ òsúlá herbal òtítọ́ inú àti ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúrá.
0: Ẹ̀ka àbọ̀ padà fáyìn tẹ́ ẹ̀ rí nọ́mbà òsúlá herbal mọ́ nọ́mbà wọn rèé o 070-3861-5168 tàbí kẹ́pẹ̀ lọ sórí 091-57-58-9016 091-57-58-9016 nọ́mbà tẹ́lẹ̀ pé bàbá sínú ìwọ́ ti ń rí bí ọyẹ́ tàbí o ti ń rúkùrúkùrú ojú ń léwó ó ń tà bàìbàì àbí irú orúkọ tó wù kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú ẹ má mọ̀ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ̀ ẹ máa bọ̀ níléeṣẹ́ òsúlá aba eye solution bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn mọ́ o èmi ń sọ fún yín pé tó bá jẹ́ ti ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú igbó kòkòrò tí ó sì tàwó bí aláǹtakùn ẹ má jẹ ń tàyín àkọsẹ́ ní ó ṣe o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ wìnrin-wìnrin lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá akọ̀nárun ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ́jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́dá pa ó kó bá a pa ó wọ́dẹ́sẹ̀ ó kó bẹ́sẹ̀ ó ti gba ohun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle tẹ́lòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láìmọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀ ẹ kú.